0: ládùúgbò tútù ti dé o.
1: Zazu
0: ó pọ̀ létí, ó yẹ kẹ́ ti máa gbọ̀ pọ́tébù bàdó gbẹ́mí tó abáyé.
2: Bàdó sinẹ́ pẹpẹ sinẹ́ mẹ́ni mẹ́ni wèrè wà ńlẹ̀ rẹpẹtẹ unruly badoli p prime gbẹ́mí débẹ̀ bàjẹ́ asara ilu ipa mofo scanner keeper chabi going non-stop zazu aka ika tẹsojú ẹbí talaga gaza ẹjẹ lójú bí tabacha lójú pa márẹrin kala dájú wíwá ika.
3: Zazu
1: pita
3: kọkọtua ọmọwé fi ìlú àwọn tún ní ìgbésẹ̀ má ti ń bá jù ó kọ́ máa pàdé kọ́lù yóò kọ́ máa.

0: wọ́n fi ministry
1: mo ṣe mú bẹ̀lẹ̀
0: o da lábàlẹ̀
1: àwòkọ́ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíṣẹ́
1: pọ̀ gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábàlẹ̀.